gbọ́ ìròyìn eléyìí tẹ́ ń gbọ́ yìí yóò fẹ̀jú kẹ̀kẹ́ nígbà tó bá da aago mẹ́fà sáago méje lórí ètò ìjẹ́ ti gbọ́ láàárọ̀. Ọ̀tọ̀ látàrí ètò ààbò orílẹ̀-èdè yìí tó ti ṣe kíni tí ò rẹ́sẹ̀ walẹ̀ dáadáa ti rẹ̀ yìí jọjú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi kò bákùn gbé ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ òṣèlú

àná òde yìí ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ ti pariwo síta wọ́n ní ètò ìdìbò ìjọba ìbílẹ̀ sípò alága ìjọba ìbílẹ̀ eléyìí tó fẹ́ wáyé ìyún ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé wọ́n ní wọn ó ṣe ètò ìdìbò ọ̀hún ìyún nínú oṣù kejìlá ọdún tá a wà yìí wọ́n ní ètò ìdìbò sí ipò alága ìjọba ìbílẹ̀ wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ẹgbẹ́ òṣèlú APC ti ní òun ò ní kópa rárá o ó lóun ò ní kópa bó ti wulẹ̀ ọmọ.

ètò gbogbo náà ló ti tò báyìí pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn ipò eléyìí tí wọ́n ní wípé wọ́n jà sí nínú ètò ìdìbò eléyìí tó jẹ́ pé ó ń kanlẹ̀kùn gbọ̀ngàn láwọn ibì kan láwọn apá ibìkan ó sì jẹ́ wípé gbogbo ètò ìdìbò ọ̀hún náà ni ó wáyé ní ọ̀la òde nípínlẹ̀ Èkìtì nípínlẹ̀ Enugu nípínlẹ̀ Rivers nípínlẹ̀ Kano àwọn ipò eléyìí tó jẹ́ wípé ó wà nílẹ̀ tí wọ́n jà yàtọ̀ sí ètò ìdìbò gómìnà eléyìí tó fẹ́ wáyé nípínlẹ̀ Èkìtì lọ àwọn ètò ìdìbò míì eléyìí tó jẹ́ pé àtúndì rẹ̀ ò náà ló tún fẹ́ wáyé láwọn ìpínlẹ̀ bíi wọ́n ṣe ṣàkójọpọ̀ gbogbo ẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn olùdíje bíi 37 òun náà ni wọ́n jáde ní àwọn ìṣọ̀rí kọ̀ọ̀kan léyìí tó láti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan níbi tí wọ́n ti díje ṣe tí wọ́n ti ṣe ètò ìdìbò ọ̀hún lónìí ni ẹ wo gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn lọ́kọ̀ọ̀kan ìjèjì náà ni ẹ láǹfààní láti gbọ́ nígbàtí aago 6 balẹ̀ ìyẹn ṣàfilẹ̀ bẹ́ẹ̀ mọ́ gbèpo lórí ètò wa ìjẹ́ ti gbọ́ yóò bẹ̀rẹ̀ láago bọ́tà aago 5:00 ó bá ti ń lù lọ́mọ nìkan èmi àti yín a lọ darapọ̀ mọ́ olùṣọ́ àgùntàn Fẹ́mi Emmanuel lórí ètò turning point bó ti jẹ́nu ẹ wo ẹ jẹ́ àṣekínní ká ṣẹ́mi mu lápá àti bí àwa lọ múra lẹ̀ fún aago 6 nínú orí ètò ìjẹ́ ti gbọ́ ti ṣe àtúpalẹ̀ ní ìwé ìròyìn ojoojúmọ́ lẹ̀ láti láǹfààní láti tu gbogbo ẹ̀ palẹ̀ dáadáa láti inú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard ìwé ìròyìn new telegraph ìwé ìròyìn lóríṣiríṣi náà láṣẹ kínní látùpalẹ̀ tá a gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ èèyàn láàárọ̀ yìí ẹ ṣe ohun bẹ́ẹ̀ tí ń tẹ́tí gbọ́ wa àdúrà mọ́ mi balógun ló kọ́ mi ẹ jẹ́ ń forí ilẹ̀ fún yín kẹ̀jẹ̀ gbádùn ẹ̀ síwájú sí i.

0: A dupe lọwọ Ọlọrun ọba Alawurabi ọba to sọ wa to ka wa ma won alaye okan to nse mi lorile epe ninu awon alaye leyi ti o tun lanfani lati tun jisi mole alaye laaro yi eledu atuka emi ati yin mo won ra ka mo feyun ka fi mo dupe lọwọ Ọlọrun ọba Idumare ka si mo se kini ka mo fi emi imore han ka si mo fi oni eleyi ti se ojo kokan di ni ogun osu kefa odun 2020 ka mo fi le lowo wipe oni yi ogbodo san wa sowo ko san wa somo ko san wa sai ti se baale oro to apo ojumo o ojumo re ojumo ayo ojumo idunnu na lo mo wa laaro yi ka mo kira wa lekan si pelu bo ti se je wipe gege be ti mo pe ba go mefa ba ti lu na la mo wo ori eto iyun eto nje ti gbo ti se atupale ninu iwe iroyin ojojumo ile wa atutide laaro yi be ba ojo ago yen ri pa ago mefa o ti koja iseju meta boya ati de na nu pelu awon iwe iroyin lolokun ijo kan iwe iroyin punch iwe iroyin daily post iwe iroyin the nation iwe iroyin nigerian tribune bakan na awon iwe iroyin lolokun ijo kan new telegraph gbogbe na lo wa waju wa ojumo re na lo mo wa ti weta gba ni pe ju woli ile teru tomo ni pe ju wegun labala adura mo mi won ba lo mu lo ko do ni njimo eyin o oda aye mi o papa kan fun loni o ti jenu boya e ka ro o
1: Bajilo uro ma sope bi mo bajilo uro ma sogo bala ura bi to da mi saye emi teju mi meje ji ofo ade tohun toju mi meje ji ofo teti mi meje ji odi o gbogbo wa ba se wajilo uro ejeka Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Atubale nu we iroyin re ade to wa toke oluwole loruko mi e barika ajimo. Nde ti gbo. Ninu we iroyin the punch to jade laaro toni. Ai laso Olorun pakani o. Won no to apero fun gbogbo omo mariwo patapata o. Are Bola Ahmed Tinubu to je wi pe eyin won ma ti buwolu owo obitibiti owo nla kan bayi o. Wipe eto abo lorilede Nigeria ogbodo lodoin droini tori wipe a oni lajule kitalubo wa kosi o lo mu ki are o buwolu owo 500 billion won ni won yo kuro
0: wo la
1: e ma gbonu federal account allocation awon federal account allocation committee won ni revenue owo ti won pa wole o laarin laarin osu karun odun ta wa yi may 2026 oni owo to wole lori wipe ewo yi ki la ko sibe fun eto abo ni eyin emi ati gbogbo wa lorilede Nigeria ka lesun ka le fi orile osuka lo mu ki are so wipe akede to ni kaka ko won ma dube ta pati tan bayi ni o wule lo si o at the end awa na la bori tori wipe bo ti wo gogun le to somo loku be ni gbogbo pinle men ni logoji orilede Nigeria to ntolu lewa ilu Abuja eto obe yo de dojon yo tori wipe ani laju wale kitalu boko si awon commissioner gbogbo won na ni won da si gbogbo awon ti won je ogo olopa yanyan gbogbo won ni won da si o gbogbo awon ti won je mo ogun le yi na ni todo won na gbeyin tori wipe ani sosa lodo ki labe labe ko won o ma mo si nu wero in the punch olohun o gba ko gba ko si ba wa gba dele
0: to inje ti gba o ninu iwe royin daily post laaro yi nibi tinti mu iroyin akoko mi ni o won ni egbe oselu all progressive congress apc ni se ni won mo ti farida ti won si yari o won ti wa tun kede bakan na wi pe to ti eri eto odibo si ipo alaga ijoba ibile eleyi ti won ni yo wa ye ni pinle oyo won ni awon oni ko pa ni eto odibo ohun bo ti wu ko mo o pelu won si se fi kedi ohun sita iyun lana ode yi lati ni atari ati ejade kan eleyi ti won ni eni ti o je akowe ipolongo fun egbe osilu ohun ni ipinle oyo iyun olu olawale sadari ti o se kini to fi sita won ni lana ode yi na lo fi ate sita ohun lo fi sita iyun ni ilu ibadan ni o pelu bo ti se je wipe inu osu kejila odun ta wa yi na ni ijoba ipinle oyo o ni won fi eto odibo eleyi to je eto odibo si si ipo alaga ijoba ibile na ni won fi si ni ipinle ohun o pelu bo si se je pe pelu won se kede yi o legbe oselu apc won ti fi die mule bayi bi pe pelu gbogbo eleyi awon oni se kini awon oni kopa ninu eto odibo na o won fi die mule wi pe ikede yi ati igbese eleyi ti gomina ipinle ohun iyun gomina sey makinde to nge won ni oku die ka to to si se kini o lodi sofin patapata ni sadare fi die mule oni se ri ogbon ti sey makinde to nda o na ni wi pe bo ba ku oni ipo tan ki awon ti o je alaga ijoba ibile gbogbo jake jado ipinle oyo ki won o si le ma jabo fun leyin igba to ba fi ipo le tan gege bi gomina ni ipinle oyo won ni gbogbo eleyi na lo si ku die ka to ta ba nsoro nipa iselu awara wa won ni jake jado ijoba ibile meta le ni 33 local government eleyi to wa ni ipinle oyo o na ni eto dibo ti fe waye o to si je wi pe inu osu kejila ti an fi si yi won ni gomina seyi makinde omo nti se o be gbe oselu apc ti wa fi die mule wi pe se ri awon oni ba won lowo si inti o gbo ofin mo nitori idi eyi awon oni wule kopa ninu eto dibo ohun ki won ma di ibo eleyi ti an ba fe di inu ibo si ipo alaga ijoba ibile ni ipinle oyo ni iroyin po ninu iwe iroyin daily post laaro yi beyin na ba be ka e lo gba balance e be bo ti jaji la
1: o da ninu iwe iroyin ni punch kaabo kaabo kaabo tori gbogbo ran eni ti o ba lo kan ki ide o ninu iwe iroyin ni punch to jade laaro toni na ni won tin so bi pe ori bi be nko lo ogun ori fifo o be ohun na ko lojutu si ina ti ba nbe ninu ori bo se je wi pe egbe oselu African Democratic Congress People's Democratic Party si si dem orisirisi egbe ti won wa npe wi pe are Bola Ahmed Tinubu order fi wele ke na yin o se mo won bere won ni leave leave call efa yele wi pe awon so lodo ti won wi pe awon ti o ba kajulu na ni ki je ki lu odun daada won ni asisu ma yangba mi tabi ko kuku ko soju odolu won ni isejoba to be lode yi awon egbe oselu ti mo ti kasaju awon ni won mete e boro yi o wi pe ko moyan lori to tori wi pe oloko o le roko be lo lodo o le rodo ama awon to je egbe oselu All Progressive Congress fun loko kin roko sodo ara mi o won so ninu iwe iroyin the punch to jade laaro to ni won ni iyan gan ko lojutu iyan ko lojutu ngba te mo nwo baba re to ni e gbianju to e gbianju to nbo ohun na ba debe lo mo wi pe a ni e mo nla
0: ni nte waju ije ti gbo o e je abeleyi latari eto odibo eleyi ti yo waye lola ode yi ni ipinle ekiti eto odibo gomina ni o ajo eleto eyin kiti o ko lorun han ajo eleto odibo ti fi die mule wi pe to be ba gbagbe lana ode yi en la won so wi pe to awon fe bere sini mo kin awon eroja eto idibo eleyi ti won lo jake jado gbogbo awon ijoba ibile atawon word titi de awon ibudo odibo jake jado ipinle ekiti la won fe ko lo sugbon ni bayi won fi die mule wi pe to awon ohun elo ti won lo patapata na lo ti de ibi ti ko wa awon ti yo ti je lilo pelu bo ti se je wi ajo eleto odibo won fi die mule won la won ti se tan o eto gbogbo ti tu bayi to si je wi pe igiye kikun o le ri ye lai lai bo ti wu ko mo labe iroyin ohun ohun na ni won ti fi die mule wi pe to latari fa akaja eleyi to wa laarin oye banji to je oludije dupo gomina labe ase egbe oselu apc iyun ni ipinle ekiti ninu eto odibo ti o waye lola ode yi atohun ati akegbe re ninu egbe oselu apc bakan na eyun olawumi ti won jo se kini ti won jo ngbera won lo si ile ejo latari peto eto odibo abele eleyi to waye ti won fi ohun ti elu oye banji ti won si gbe aborada egbe oselu apc le lowo wi peto iwo na náà ni ọmọ òye wa ṣùgbọ́n báyìí o wọn ni ilé ẹjọ́ padà fi ẹjọ́ wọn dá ẹjọ́ lánàá òde yìí tí wọ́n sì kéde òye banji gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú apc tí yóò jẹ́ ọmọ òye fún wọn nínú ètò ìdìbò tí ó wáyé lọ́la ní ìpínlẹ̀ èkìtì ni o bákan náà òun ni ìròyìn tún wà lábẹ́ rẹ̀ wípé tọ ẹgbẹ́ òṣèlú sdp ní ìpínlẹ̀ ọ̀hún wọn ti sọ pé tọ àwọn ò kópamọ́ o nínú ètò ìdìbò tí ó wáyé lọ́la ní ìpínlẹ̀ èkìtì wọn ni gbogbo ìbò àwọn pátápátá ẹ̀yìn wọn ni òye banji tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú apc làwọn ò dì fún o bákan náà nínú ìwọ́de eléyìí tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú adc táwọn ṣe ní ìpínlẹ̀ èkìtì lánàá òde yìí wọn ni ibẹ̀ ni arẹgbẹ́sọlá ti bẹ̀rẹ̀ sí ní pariwo wípé tọ ẹ̀yin olùgbé ìpínlẹ̀ èkìtì ẹ fi ìbò yín ẹ fi ìka yín ẹ fi ilé ẹgbẹ́ òṣèlú apc jáde ìyún kúrò lóróyè nípínlẹ̀ èkìtì nínú ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́la òde yìí náà ìròyìn pọ̀ ń bẹ́ o bẹ́yìn bá fẹ́ gba báláǹsì ẹ̀ gbogbo ìwé ìròyìn náà ló gbé láàárọ̀ ṣùgbọ́n èmi mú jáde láti inú ìwé ìròyìn the matrix tó wà lọ́wọ́ mi.
1: Ọ̀dàdé ti gbọ́ nínú ìwé ìròyìn New Telegraph tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn New Telegraph láti sọ nípínlẹ̀ Èkó pé àwa kìí ṣe olóòórùn àwa kìí ṣe ọ̀bùn fún torí pé gómìnà Babájídé Sanwó-Olu sípínlẹ̀ Èkó wọ́n ti pe àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ìmọ́tótó kólẹ̀ kódà ti wípé etí yín mélòó kí lẹ fi ń ṣe àfara o oníkálukú tètè yá bọ́ sí ìkọ́gun ìkọ́gun torí pé yín máa kan ní lápá ibìkan ju ibìkan lọ gbogbo yín tẹ́ ẹ fi ìmọ̀ ṣe ọ̀kan gbogbo ìpínlẹ̀ Èkó látapá bí dápá òun ṣe ẹ má gbàgbé pé ní ìjọ díẹ̀ sẹ́yìn a sọ wípé ká má purọ́ tọrọ àwa jẹ Èkó dẹ̀ tí. Gbọ́dọ̀ sọ pé ó ń rùn ni. Torí wípé aṣọ sanyán báyìí nípínlẹ̀ Èkó àmọ́ ìdọ̀tí tá a ṣe láti gba ọdún àwọn àjọ kúlẹ̀ kó dọ̀tí òkò. Gómìnà Babájídé Sanwó-Olu wà ní rárá o. A kì í bomi sẹ́nu ká náà fẹ́fẹ́ náà o. Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ òṣìṣẹ́ kúlẹ̀ kó dọ̀tí ẹ̀fọ́ síta ẹni tó jẹ́ olùbádámọ̀ràn gómìnà lórí ìfọ̀rọ̀lédè Ọ̀gbẹ́ni Gbóyèga Akọ́ṣílẹ̀ wọ àwọn náà yá yàkàtà ọ̀rọ̀ yìí síta fún gbogbo ẹni tí ò gbọ́ pé kí wọ́n gbọ́ o. Bàbá wa láwọn kan tó jẹ́ wípé wọn ò fẹ́ gbọ́ ìjọba ò ní báyìí fojú ẹ̀rín ṣe o bí wọn ti wá ń sọ fún apá ọ̀tún náà ni wọ́n ń kìlọ̀ fáwọn apá òsì wípé lẹ́yìn náà bá sọ wípé ọ̀bùn ràdàràdà lẹ́fẹ́ yà nípínlẹ̀ Èkó a ṣe wípé ẹ gbìyànjú àti bẹ̀rẹ̀ sí ní kó ẹrù yín lọ sí apá ibòmíì ni o gbogbo ìdọ̀tí tó ń bẹ nípínlẹ̀ Èkó gómìnà Babájídé Sanwó-Olu ti sọ wípé rárá o ministry fún environment and water resources níbi tí àti Lagos State Waste Management Authority Loma àti Lagos State Environmental Protection Agency La SEPA gbogbo wọn gbogbo wọn wọn ti kó orí pọ̀ láti rí wípé agbègbè wa mọ́ ó sì ń dán gbìnrin bí ilẹ̀ Saudi o ó bá wa mọ́ tán ẹ má mà tún bójú Èkó jẹ́ ojú Èkó ní ìbàdàn
0: ẹ má kó oòrùn bẹ́ẹ̀kú ó
1: dọ̀ tí wá bá wa nílẹ̀ tó ṣe pé àwa yìí
0: ṣọ̀bùn bẹ́ẹ̀ ni kì í jẹ́ ti gbọ́ o ó dá látàrí ìròyìn eléyìí tó ń jà rìnrìn lórí àrùn ẹ̀bólà eléyìí tó jẹ́ wípé ó ti bú gadagada bú yọ láwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sì tún fi fìdí ẹ̀ múlẹ̀ o gbangba wípé àní-àní ò sí ń bẹ̀ gbogbo ọmọ nàìjíríà ẹ lọ fọkànbalẹ̀ nítorí pé kíni tẹ́ ẹ rí àrùn ẹ̀bólà wọ́n ní kò tíì sí ẹnikẹ́ni tí àwọn ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nínú iṣẹ́ ìwádìí àwọn táwọn ṣe káàkiri torí pé kíni ó ń bọ̀ báyìí àwọn làádẹ́ èdè o ṣùgbọ́n wọn di àwọn èdè mọ́ ojú náà ni wọ́n mú tò wọ́n ní ojoojúmọ́ tọ̀sán tòru làwọn fi mójú tó àrùn ti ẹ̀bólà kọ́mọ̀wọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o tó sì jẹ́ wípé títí di àkókò tí ìròyìn yìí tó ń jáde yùn lánàá òde yìí wọ́n ní kò tíì sí ẹnikẹ́ni bó ti wulẹ̀ ó mọ̀ tí ó ní àrùn ẹ̀bólà jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà o nítorí ìdí èyí láti rárí pé kí iṣẹ́ kó lè máa tẹ̀ wájú sí òun náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí òun náà ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi ṣe àgbékalẹ̀ àwọn ikọ̀ task force eléyìí tí wọ́n pè ní presidential task force lórí kíni lórí àrùn ẹ̀bólà náà ni láti dìde ìjọ jẹ́ pé wọ́n wà ní ìmúrasílẹ̀ wípé márùn ọ̀hún bọ́ bá tiẹ̀ lè lọ ṣẹ́ yọ rárá pa wípé ọwọ́ kan báyìí òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kápá rẹ̀ o nígbà tó ń sọ̀rọ̀ iyùn níbi tí wọ́n ti ṣíjọ lójú àwọn ikọ̀ ọ̀hún ní àná òde yìí ẹni tí ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè orile wa Nigeria o na tun ni alaga egbe ajo tax force eleyi to je wipe won sagbe kale re iyun fe mi gbaja bi amila o fi die mule bi pe to se ri awon orilede to mu leti wa o na lo je wipe ibi arun ebola bo se nbe mi won ni fona fonsu won ni ko kere o sugba to je wipe awon o ni fi igba kan na awon o ni fi igba kan so wipe to awon wara ro rara o won ni awon bere si ni sise ni gbogbo igba ti ni gbogbo akoko ni lati le de na re ko ma ba wo orilede wa Nigeria ni o fi die mule wipe to n to ti sele tele ri ko tun gbodo sele o nitori idi eyi o na lo je ka won bere ise ni sise to ti je wipe awon ri daju wipe arun ebola ko wo orilede wa Nigeria sugbon won ni ki gbogbo omo Nigeria ka fo okan bale baba si ke fi nkan kan layi ka wa ka se kini ka tete pariwo sita iyun fun awon ti oro kan e wo iroyin po nbe inu we iroyin the matrix ibe ni mo ti mu laaro yi
1: inu we iroyin new telegraph loju ewe terin ijoba apapo orilede Nigeria ma tun se pamba kini baloge nigba ti won so wipe awon omo orilede Nigeria awon omo orilede Nigeria ti ye won o mo ni won ba o to je wipe orilede South Africa ni bi ti won tin dukuku laja mo won wipe e kuro lodo wa e ma lo sile yin e fi le wa sile ko ti won gbagbe wipe duku wa gbe won lo le ireke wo gbodo won ni awon ijoba apapo orilede Nigeria awon o ma ni lajule ki won wa se omo ni sokuse fun awon o tori pe alabi amo orilede yi minister fun oro ile okere Bianca Odimegu Ojukwu o so oro yi lana o nigba to so wipe ogorun lona mewa omo orilede Nigeria ti won be iro egberun ni 1000 ni ni awon ti ko wa sile ti won so wipe awon mi tun ti ko oruko sile wipe a o fe wa tele amo lowo yi aboya di awon ti gba lati pada wa sile o tori wipe ogun kan ki leni titi ko leni koja le baba bi ta le ya eni o be ni won so wipe ninu osu kefa ta wa yi awon ti ko egbele mu ku wale lojo kokonla tawon si tun gbaradi lati tun ku awon mi lati orile de South Africa wa pada si Nigeria e ma lo odun won ba fun yin visa e duro le na wa
0: Nigeria Nàìjíríà yóò dùn wà lẹ́yìn tẹ̀gún fi ṣọ̀ ó fi díẹ̀ múlẹ̀ síwájú sí wípé ṣe rí àwọn oníròyìn òun náà ni wọ́n lè máa ṣe kíni kí wọ́n máa gbé àwọn ìròyìn eléyìí tó jẹ́ ojúlówó yàtọ̀ sí àwọn eléyìí tó jẹ́ pé à ń rí káàkiri àwọn ojú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ káàkiri ó ní nípasẹ̀ eléyìí náà ó ní nípasẹ̀ àjọṣepọ̀ yìí òun náà ni ìròyìn ẹlẹ́jẹ̀ eléyìí tó di tọrọ fọ́kálé káàkiri ìkànnì ayélujára yóò fi di òun àfi ẹ̀yìn tẹ̀gún fi ṣọ̀ bákan náà ẹ wo sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n ìwé ìròyìn the matrix ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀
1: yìí. Ojú ewé keje nínú ìwé ìròyìn New Telegraph ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Ṣé kíni?
1: Yóò ṣàtọ́ bá gbé ni là á máa kóbi ìbò. Ìròyìn tó mú ló jẹ́ ń wá sọ́dọ̀ kábíyèsí. Ọba Abimbola Akeem Ọwọ́adé Ẹlẹ́wẹ̀tù Aláàfin tìlú Ọ̀yọ́ níbi tí wọ́n ti ń gbóríyìn fún àwọn oníṣẹ́ tọ̀dọ̀ tiwa. Iṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ ni wọ́n sọ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa gbogbo orílẹ̀-èdè tó ń dàgbà ká gbọ́ láti bí síbí kó sì jẹ́ ìròyìn eléyìí tó fìdí múlẹ̀ torí tètè wálẹ̀ tí kì í ṣe ìròyìn àmúlùmálà wọn ni ẹ jẹ́ ká gbé fún àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ akọ̀ròyìn ìkaròyìn àti àwọn iléeṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ gbogbo wọn ni òpó ńlá kan ribiti òun náà ni àwọn iléeṣẹ́ ìgbóhùn sáfẹ́fẹ́ ló jẹ́ ní orílẹ̀-èdè gbogbo tó bá ń dàgbà sókè pàápàá orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ àpọ́nlé eléyìí tí kábíyèsí sọ tẹni tó sì jẹ́ àfọ̀rọ̀lédè wọn bọ̀dé dúró jayé tó fi léde náà fún sí ọ̀dọ̀ àwọn akọ̀ròyìn ìwé ìròyìn eléyìí tí mò ń kà lọ́wọ́lọ́wọ́ yìí náà ni wọ́n sọ nígbàtí ẹni tó jẹ́ Sona Director of Nigerian Television Authority NTA
0: English
1: tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí wọn Nigerian Television Authority NTA Ibadan Network Center Ọ̀gbẹ́ni Ọ̀gá wa Taiwo Ìfẹ́rọ̀gbà tí wọ́n lọ ṣe kábíyèsí Babakẹ́pẹ́ tí wọ́n lọ ṣe sí wọn ní àfihàn àwọn nìkọ́kọ́ ni wọ́n lọ wọ́n kó ọ̀wọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn ni wọ́n jọ rìnrìn ọ̀hún tí wọ́n sì lọ ṣe ẹ̀yìn kábíyèsí kẹ́ẹ̀pẹ́ sí bàbá aláàfin ibẹ̀ ni kábíyèsí ti ń sọ̀rọ̀ wípé iṣẹ́ akọ̀ròyìn iṣẹ́ kékeré kan torí pé ká tó fi ọ̀rọ̀ tí ó bá mu lọ kó sì jókòó rẹ́gi ká mú ìròyìn jáde kí gbogbo aráàlú ó mọ ohun tó ń ṣẹlẹ̀ wọn ni ògúnlọ́gbòǹgbò kan náà ni iṣẹ́ akọ̀ròyìn inú owó ìròyìn New Telegraph ni wọ́n ti sọ.
0: Bóyá ǹjẹ́ ẹ ti gbọ́ o ẹ já fele yìí ká fi kún ká tó lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà o ǹjẹ́ ẹ ti gbọ́ wọn ni ẹni tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ọ̀gbẹ́ni David Mayi ọmọ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ní kòpẹ́kòpẹ́ yìí òun náà ni iṣẹ́ ó bẹ̀rẹ̀ lọ́mọ onípẹrẹwu ìyún lórí afárá kátà ìyún kátà bíríìjì wọn ti wá fìdí ẹ̀ múlẹ̀ tó sì ti kéde ẹ̀ wípé ọjọ́ ajé ọjọ́ mọ́ndé eléyìí tó ṣe ọjọ́ kẹtàlélógún oṣù kẹfà ìyún ọjọ́ ajé tí ń bọ̀ yìí òun náà ni iṣẹ́ ó bẹ̀rẹ̀ ìyún lórí afárá ọ̀hún Mayi náà ló fi àṣẹ yìí síta ní ọmọ onípẹrẹwu àti lọ́mọ onírabájì gan àti lọ́mọ onírẹgẹdẹ fi o lẹ́yìn ìgbà tó láǹfààní láti ṣe àbẹ̀wò ìyún sí orí afárá ọ̀hún pẹ̀lú bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ ìpèsè ẹ̀rí kìí ṣe afárá Èkó nìkan òun náà ni kìí ṣe afárá Kátà nìkan òun ni iṣẹ́ ò wáyé ń bẹ̀ òun ni tó fi mọ́ afárá Èkó àti ti Ìdó eléyìí tó wà ní apọ́gbọ̀n bákan náà ni ọ̀dà àti ti apọ́gbọ̀n Under Bridge ó ní gbogbo ẹ̀ pátápátá òun náà ló jẹ́ wípé gbogbo ẹ̀ làwọn ó ṣe papọ̀ pẹ̀lú Kátà Bridge o ó ní bàbá wò dáadáa bẹ́ẹ̀ bá wo iṣẹ́ eléyìí tó yẹ kí àwọn ó ṣe ẹ̀ rí wípé àwọn afárá yìí òun náà ló jẹ́ wípé wọ́n ti fojú winá ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ìjàm̀bá lóríṣiríṣi bíi kí ọkọ̀ àjàgbé kọ́kàn ṣubú ńbẹ̀ kí ná ó sì là ń bẹ̀ ó ní gbogbo eléyìí náà ló mú kí àwọn afárá náà kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa yìnrìn díẹ̀ díẹ̀ ó ní bá a bá wá fojú fò ó wípé tọ̀ àní ṣiṣẹ́ ńbẹ̀ a jẹ́ wípé n tó yẹ kí èèyàn ó ṣe èèyàn ò ṣe nù o tó wá fi díẹ̀ múlẹ̀ gbangba gbangba wípé ṣe rí iṣẹ́ ti afárá Ìdó eléyìí tí àwọn fẹ́ ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan ńbẹ̀ ó ní ìyún yóò parí ìyún ní nígbà tí ọdún yìí tí ọba fi kolẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tí ó jẹ́ alámòjútó àti olùdarí iṣẹ́ ìyún ní ìpínlẹ̀ Èkó ìyún ọ̀gbẹ́ni Olúfẹ́mi Dáre ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe àti àwọn àyẹ̀wò eléyìí tó múnádóko òun náà làwọn ti ṣe lórí afárá Kátà ọ̀hún o eléyìí tó jẹ́ wípé tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ lọ́mọ onírabájì gan o ó wá yànnà náà síwájú. dajusi nipeto bi gbogbo gbogbo bi oba se lo gege bi ase minister David Umayi na ni awon se kini nla awon mo tele o wa bakan na ninu oro ti e eni ti o je alamojuto ise akanse ohun iyan ogbeni ola ti nwo to mi lola to na salaye to si fi die mule nipe ise o bere lo mo nira baji gan ni lai pe lai jina gege bi awon ti o je shanko shanko lagbon igboke gbodo oko ati lagbon ise gbogbo iyun jake jado orilede wa Nigeria bi won se toka si o wa papa julo ni ipinle Eko o ni se ri atunse awon afara yi yo mu ki igboke gbodo oko o tubo jagere bakan na ni oro aje ipinle Eko o na ni o tubo se kini yo fi tubo fi dimule daada si e wo iru eri nu we royin na lo wa iyun ni aro yi
2: to ba je pe ojo aje ni aje pe ojo kejile
0: ojo kejile to oda se we ga ta lo polowo oja ka de oke lohun oya e ja lo je ka ikede ati polowo oja wa ba pada ni a ma te waju e ku kale o

0: ẹ káàbọ̀ padà láti ka ìkéde àti ìpolówó ọjà ǹjẹ́ ti gbọ́ ń tẹ̀ síwájú abala àgbéyẹ̀wò wa ẹ ti mọ bá àti mọ ṣe ni gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ ọjọ́ friday báyìí àwọn ìròyìn lọ́kọ̀ọ̀kan ìjèjì lè ta bá mú wa náà lẹ́ láǹfààní láti sọ sí ti gbogbo wa tá a sì jọ gbẹ́ni bó ti jẹ́nu lápa àti bẹ̀rù gbákòókò bá ti tó nọ́mbà tẹ́ láǹfààní àti mọ̀ pè sí 0704-700-3341 0704-700-3341 ẹ̀kọ́ nọ́mbà ń lẹ̀ tó wáyé pẹ́yìn ṣẹ̀ǹdarapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ à ń tẹ̀ wájú ààyè.
1: ọ̀dọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́
0: pékinì
1: nínú ìwé ìròyìn new telegraph eléyìí tó jáde láàárọ̀ tò ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni mo máa lọ bó ṣe jẹ́ wípé ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni mo ti kú òkú tó lọ polówó ọjà òun onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé tó torí ọ̀tẹ̀ bá wọn lẹ́gbẹ̀rún ọ̀rẹ́ gbẹ̀rín ọ̀rẹ́ wọn ní bí irinwó bá yin ni irinwó bí irinwó bá bú ni irinwó a sì máa yin ni wọn ti gbé kéde nǹkan kan síta o wọn ti buwọ́ lù ú wọn ní immediate commencement náà ni kí owó kan distribution pension scheme kí owó náà bẹ̀rẹ̀ sí ni máa bọ́ sákàtà àwọn tó yẹ kó wọ̀ ọ̀hún lọ ẹni tó jẹ́ alága fún Oyo State Pension Board ọ̀gbẹ́ni Tunji Adekunle sọ ọ̀rọ̀ yìí o nígbà tí wọ́n ṣe kò jẹ́ tòun tàwọn akọ̀ròyìn wọ́n ní àwọn alẹ́nulọ́rọ̀ gbogbo àwọn tó yẹ kó wà ní ẹ̀ka-jẹ̀ka gbogbo wọn náà ni wọ́n péjú sílẹ̀ níbi tí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni táwọn kan sọ wípé ọ̀ táwọn kan sì sọ pé yè táwọn kan ṣe káre táwọn kan sọ wípé yege oríṣiríṣi èdè náà ló jáde wọn ni wọ́n ti buwọ́ lu eléyìí tó sì jẹ́ wípé tuntun náà ni wọ́n ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá nígbà tí wọ́n gba ẹgbẹlẹmùkú àwọn èèyàn sí ẹnu iṣẹ́ tínú àwọn èèyàn dùn nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ni lọ́wọ́ yìí tuntun náà ni wọ́n mú wa láti rí wípé àwọn owó kan ò di sísan fáwọn òṣìṣẹ́.
0: tọ́ ìjà ẹ ti gbọ́ o tọ́ ìròyìn eléyìí náà ló ṣe kí ni ló fi bẹ́ẹ̀ lé o fi bẹ́ẹ̀ dùn mọ́ nínú tó sì da omi tútù sí ni lọ́kàn o nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn wà o pẹ̀lú bí ìròyìn ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ pé ní ilé ẹ̀kọ́ gíga ti Ọlábísí Ọ̀nàbànjọ eléyìí tó wà ní àgọ́ ìwòye wọn ní níṣe ni àwọn adigunjalè wọn ni wọ́n ṣe kíni wọ́n lọ kí wọ́n ń bẹ̀ tó sì jẹ́ pé lẹ́yìn gbogbo iṣẹ́ láabi eléyìí tí wọ́n ṣe wọ́n ní wọ́n gbẹ̀mí ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún eléyìí tó ń wà ní ìpele àṣekágbá ìyún fainayá ní ilé ẹ̀kọ́ náà wọ́n ní orúkọ akẹ́kọ̀ọ́ náà wípé ń jẹ́ tìmì àfi kélédú àkọ́ṣà àánú wa gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí ìwé ìròyìn ti Nigerian Tribune tí wọ́n tẹ̀ síta wọ́n ní níṣe ni àwọn tí ó jẹ́ adigunjalè alọ́kólóhunkígbe ọ̀hún wọ́n níṣe ni wọ́n yabo agbègbè kò nígbà iyun ní apá kan ńbẹ̀ níbi tí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gba ilé sí o tó sì jẹ́ wípé fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí òun náà ni wọ́n fi ṣe ọṣẹ́ burúkú wọn wọ́n ní àwọn ilé bíi méje ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n wọ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé kò sì sí ẹnikẹ́ni tó dá wọn lọ́wọ́ kọ́ bó ti wù kó mọ wọ́n ní wọn ò rí àwọn agbófinró láti ṣe kíni láti wá dá wọn lọ́wọ́ kọ́ àbí láti wá gbé pẹrẹgì kaná pẹ̀lú wọn wọ́n ní wọ́n tiẹ̀ ti ṣọṣẹ́ burúkú wọn tán kí àwọn ọlọ́pàá kí wọn ó tó dé sí ibẹ̀ o wọ́n fi díẹ̀ múlẹ̀ wípé àwọn nǹkan ìjà olóró lóríṣiríṣi náà ni wọ́n kó wa tó sì jẹ́ pé wọ́n gba àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀rọ ayárabíàṣá láptọ̀pù owó àtàwọn nǹkan àlùmọ́nì míì lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n ní bákan náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún ṣẹlẹ̀ bákan náà ní agbègbè ìbògùn ìyún ní ilé ẹ̀kọ́ ọ̀hún tó wà ní bògùn wọ́n ní wọ́n ṣọṣẹ́ fún wọn bẹ́ẹ̀ náà ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn ni o kó tó di wípé wọ́n tún wá ṣe ti eléyìí tó jẹ́ wípé ó gbẹ̀mí ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún tórúkọ rẹ̀ jẹ́ tìmì wọ́n ní final year student ni àfi kélédú àwọ́ṣà àánú wa ṣùgbọ́n wọ́n ní nígbà tí ẹni tí ó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ ọ̀hún tí ó bá àwọn ẹni tí ó jẹ́ igbákejì ọ̀gá ilé ẹ̀kọ́ náà iyun ọ̀jọ̀gbọ́n Ayọ̀dèjì Agboọlá tí ó ń bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìwọ́de àti ìfẹ̀hónú hàn lọ sí ọ́fíìsì rẹ̀ wọ́n ní ó fi díẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ti fìwé ránṣẹ́ sí wọn tó sì jẹ́ wípé àwọn tó jẹ́ amòkùnṣèkà tí wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún làwọn rí pé àwọn fojú wọn hàn léde táwọn sì rí wípé ààbò tó dájú ó wà fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní tìbútòrò ibi tí ilé ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún tí ó ta gbangba kálíka kò sì dé àfi kélédú àwa máa ṣàánú wa ẹ wò ó ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. ami o omo olomo ami
2: bi pe ki seun re ki ma ji sin ma toju obi ero emi o wa mo ta won lopa to je pe afeyin kete bayi
0: na ni won ma yoju
1: de ti gbo ninu we royin na ro toni iku to poju gbe ni ohun loro yi o ninu we royin New Telegraph ti won so wi pe owe bamba bayi na lo npa funyan awon Yoruba social political organization afenifere ni won ma nsoro yi wi pe o ma to apero fun gbogbo omo Yoruba patapata ateni to lade nle eni ti o ba de nle o gbogbo orun leke gbogbo ade ori patapata lo ye koro yo kan koda ijoba ko ye keni kokko o dake o eni to je agbenuso fun won jare ajayi lo so oro yi o nigbati won wa pelu gomina onimo ojo ma sowo mi le ni o ohun nigbati won wa pelu gomina onimo ero seyi makinde lori isele to sele ti won ni bi won tin pa kukuru ni won pa gungun bi won tin pa ko ni won pa bo ori ade ai moye na ni ki lo wa sele awon feni fere ni eleyi odun mo awon ninu o lori bi awon agbesumo mi se nji oba alaye gbe ti won si ngbe mi oba alaye ti won ko oluko ti won ko awon akeko pelu won bi ba le ile ba nlo bi o bafura afaimo ko marin olodum maja rin sonu ninu iwe iroyin to wa laaro otuni awon afeni fere won ni ki se ohun to dun ma won ninu awon si nfe igbese eleyi to yakin latodo ijoba ko le dawo duro
0: ni kia kia inje ti gbo ninu iwe iroyin Nigerian Tribune laaro yi to Peter Obi omo soro oro eleyi to ti dinti gbogbo awon orilede Nigeria tata awon ongoye lagbon oselu ti won ti ngade eni gbagbo ti o pelu bi Peter Obi to je oludije dupo are abi ase egbe oselu Nigerian Democratic Congress NDC bo se kede re wi pe to ohun ti se ta o lati fi emi ohun lele fun orilede Nigeria o o fi di emule ni pe to se ri orilede lai sari ona kakan o fi di emule ni pe to se ri orilede Nigeria ta n wo yi o ni orilede to je ko je wi pe ba ba yan asaju sibe asaju be o gbodo se tan lati ri daju wi pe emi ati dukia awon alu abo wa fun ni oni se ri nta nkoju eleyi ni agbon eto abo oni nto domi tutu si ni lokan pupo pupo ni o soro yi nigba to down si awon ibere ti awon oniroyin ti a fi npo lofun iyun lasiko ti o nse iforo wero pelu re o fi di emule npe o se pataki lakoko ta wa yi bi ki awon ti o je lajo lajo legbe legbe ki won o tete dide ti oro eto abo orilede wa Nigeria oni bakan na la nilo asaju eleyi to je wi pe o ni igboya pupo pupo to le koju oro eto abo orilede wa Nigeria o fi di emule wi pe ijoba o le mo wo awon karamba ni awon ti o je ti awon jankoriko ki won mo dala omi alafia iluru ki won si mo wo won pe fi won le je arora se die die e je mo dariji won were were o le leyi ku die ka to o ni to ye ko ko ka fi se ni peto gaga te ko mo je sese abi ka fi sa wa danu ni o fi die mule o ni se ri ka mo tan ra wa je ti awon te ba ti wo pe awon le se nkan bayi won wa da ibon owo won da to won won le won ni e dariji won o ni e mo wi pe irufe awon eyan be won ti je bi o awu ko se iyun fun awon mi ni awon mi o tun gberu labe won o ni gbogbo eleyi o na ni sele ti o je ki iwa igbesu mo mi ko do won afi eyin tegun fi so o fi je mule wi pe enikan gbodo jade enikan gbodo le waju enikan gbodo dide lati kede wi pe to ogun ti ya o den ka gbogun ti iwa igbesu mo mi aisi eto abo iyun lorilede wa Nigeria o ni gege bi asaju rere o gbodo se tan lati fi emi re lele fun emi fun awon ti o je asaju le lori ni o ni ohun bohun se wayi ti ohun ba to mo ba si lorilede Nigeria to n ba gbo wi pe nkan kan sele ni orilede ohun o ni ohun se tan lati bo waju ko won o si se kini ko won o fi emi ohun lele o ni gbogbo eleyi na le ala won asaju eleyi ti won le se be leyi ti mu ki orilede wa Nigeria ko mo re yin pupo pupo papa julo lagun eto abo e wo iroyin po me iwe iroyin Nigerian Tribune lo ko laaro
1: ni no wo iroyin the punch to jade laaro to ni e ti gba owo yo ba ni won ni no ba rawuta ojo palami oka yo lala ina ma tun ja o tun sose o sose laja keta dilogun eyin nibiti oje ile fowopamo eni to je oga agba fun awon ajo panopano ni pile ko Margaret Adeseye won fi di oro na mule o lana won ni nkan bi ago mokanla koja ago mokanla ku iseju meta dinogun ni awon ri ipe ti won so wi pe ina ti mu ile kan lojuna Broad Street Polaris Bank Building to nbe ni Broad Street ni erekusu Eko won ni pa na la won si ti gbera ta won ti lo sibe ajaketa dinogun ni sele na na si ti sele ti won so wi pe o ba na awon kan o ba nkan je be lo ba oko bogini kan stationary salon car ti won ni won pa si ajaketa ninu ile yi na iyen ninu ile Polaris ina o se bebe won ni be loja lebuti elefun bo tin ja lebuti elefun be na loja lagbegbe sari igonmu sugbon bo si wu kori ago na ni o pada dadi egbe yi ni gbogbo wa ri wi pe un ta ba tin se ka ri pe a n se imoju to papa lawon ibi aye ina won tun test waju ninu oro won won ni awon ajo panopano opile ko won o so se rara ti won si ti fi debe ati awon iko ado la emi ti gbogbo won jo peju sibe lati ri wi pe won ko awon eyan to nbe nbe jade laaye ati laila afia oju le 61/65 Broad Street ni won so wi pe Polaris House yi
0: lo wa olohun
1: saanu
0: a ni o inje ti gbon ninu wero yin punch laaro yi eni ile ifowo pamọ agba lorilede wa Nigeria ni Central Bank of Nigeria o ti fi die mule wi pe se ri ni ekokan tabi ka kopọ mọra won oni laarin odun 2020 si odun 2025 oni iye ti awon omo Nigeria ti won lo ile ifowo ti won lo apo osuwon lawon ile ifowo pamọ jate jado orilede wa Nigeria ti won sonu si owo awon ti o je onijibiti lori aye lujara ti en yo owo were were oni ko din ni 134.48 billion naira laarin odun 2020 si odun 2025 o fi die mule to si so wi pe to jake jado orilede wa Nigeria ni o oni se ra won karamba ni ori aye lujara yi eh oni won se ise laabi won kan rara mo ja awon owo mu were were e kokan le ri 1000 e duri kini kan maintenance nigba to ya e tun ri pe to sms kini kan gbogbo e gbogbo e won ni bi an se nja were were nu lo to ko jo nkan kan loju wa pe sugbon won ko jo epinepete ni o fi je emule won ni laarin odun 2020 odun 2025 134.48 billion naira na la won won we ni ri e we iroyin e lo ka tan ninu we iroyin punch ile to ja de laaro yi
1: o da ko to di pe a ma lo mama e kilo fomo yin baba e bomo yin soro tori wi pe gbogbo omo to ba so wi pe ohun o ni sise ko won laagun to legbe okukun lo won ma se ibi ti ru won ma nkan yin si na lo nbe ninu we iroyin de punch to ja de laaro to ni o won ni ko ni ogbon awon odo ti won ti bere si ni faye won tafala lati fe re kile o to mu aye won ni won so wi pe won ma fi oju win na le ejo nigba ti won doju ko ofin nipinle ogun latari ti ipara won nipa pupa eyi ti won ni ni isara remo owo awon olopa de won agbenuso olopa nipinle ogun oluseyi babaseyi won so oro yi jade o ninu iwe iroyin the punch won ni bo ba po ju be lo awon ma mu won isiku isiku ni won ni awon omo egbe okukun yi won ni won o je ki agbegbe isara ko ni ifokanbale awon eyan ti won ba fe roko won o le roko eni fe rodo kan won o ni le rodo tori pe won mo gba ti takotako to le dun leyin won won ni nibi orisirisi awon opade ti won pera won si apepa na ni won fi oro ara won se won wa ni ipinle ogun awon ni igba o awon ogbon to won ti te yi ah
0: abi ki won odi ile land
2: ile mo mo ba si lewaju ile ni lewaju adajo adajo wa be won si se won si le se bi olu igbe
0: o kan sian logo bayi o ye wole lo omo olonu
2: olon ko sanu
0: abi ki lejo o sanu obi mi o si mo nle omo ti to koroko doko roko
2: omo ku ya o bo
0: to are ya fe leyi kun ninu we iroyin punch laaro yi won ni igbimo alase ile ti han sagbekale re lagbon ro aje orilede wa Nigeria won ti fi die mule lana ode yi wi pe won ti buwo lu owo tulutulu kan eh ile ti wọn ni owó ọhún o n lọ bi bílíọ̀nù mẹ́tàlé ní ọgọ́rin ó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ ìyún 83.21 billion naira láti mọ́ fi kojú ìṣẹ̀lẹ̀ eléyìí tó jẹ́ pé ó lè wá látàrí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ni àwọn owó yìí ni wọ́n mọ lò láti mọ́ fi ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan eléyìí tó jẹ́ wípé kò ní jẹ́ kí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù kọ́ ṣẹlẹ̀ ibi tó bá sì ti ṣẹlẹ̀ wọn ó lè ṣe àwọn àtúnṣe eléyìí tó yẹ ìwé ìròyìn punch ló kọ ẹ̀yin náà lọ wá ńbẹ̀ kẹ ṣe kíni kẹ gba balance yẹ 0704700 3341 0704700 3341 ni nọmba tẹ fi láǹfààní láti pè wọlé tẹ sì ṣe kíni ẹ sọ sí èyíké ìnú àwọn ìròyìn ọhún ẹ lo ẹ káàárọ o
3: ẹ káàárọ o
0: ẹ káàárọ sà.
3: Òní ọjọ́ ńlá báyọ̀ lọ́wọ́ ẹ̀mí wa sọ pé òyà wa ní tó
2: ń bọ̀ àti
3: àdúrà àmọ́ mi bá lógún ẹ káàárọ o.
0: Yes sir.
3: Ọ̀gbẹ́ni Adéníyílé fi láti ìyànà pàjá ni o.
0: Yes sir.
3: Pẹ̀lú àwọn ọmọ tí wọ́n kó ní ìsara ni ẹgbẹ́ sí àkọ́jọ kan fi ẹ̀jẹ̀ àwọn ọmọ yẹn dáadáa. Ló ń jẹ́ pé òkùnkùn ti wá burú jù gan-an ni. Wọ́n jọ̀wọ́ wọ́n ṣe ẹjọ́ ọmọ dáadáa tí wọ́n dẹ̀ fi sọ wípé wọ́n fi ìyà yẹn jẹ wọ́n ó pé
2: kò sì yẹ kó rí
3: torí kọ̀kọ̀ pọ̀ ra wọn lórí torí ìgbà tó bá yá a tún máa rí wọn náà nígboro
2: lọ́wọ́
3: máa dé kiri torí náà wọ́n sọ ìjọba bá fìyà jẹ wọ́n gan-an ni o wọ́n ṣe ẹjọ́ yẹn kó pé wọ́n dẹ̀ fìyà jẹ wọ́n tó kó bó ṣe tọ́ bó ṣe yẹ a ò ní bímọ ọ̀rọ̀
2: àmì
0: o àmì o ó ṣe kókó
2: wọ́n lè jẹ́ àríkọ́gbọ́n torí pé àríkọ́ṣe là wà káwọn lè jẹ́ àríkọ́gbọ́n fún gbogbo àwọn ọmọ tán bá nírú èrò láti ní àwọn náà bẹ́ẹ̀
0: àwọn náà àjẹ́ kúrúkọ́ tán láwo àwọn kan tó ń gbọ́ wẹ́ẹ̀s
2: ọgá
0: o ẹ̀lú ẹ káàárọ̀ o
2: ẹ káàárọ̀
3: sà ẹ káàárọ̀ ìpè ètò
0: ọlọ́run ló ń tó sà.
3: Orúkọ tèmi ni wọ́n ti ń bàjẹ́.
0: Yes, sir.
3: Oníbàjẹ́. Oníbàjẹ́.
2: Oníbàjẹ́.
3: Alias Gateway. Láti lè kú òun òkúrú.
2: Akọyin sà àwọn ará apá abẹ àwọn ará apá rẹ.
3: Lẹ́yìn ẹ̀ ń ṣara ẹ̀, Ọlọ́run máa fọ́ mọ́ ni o. Ọlọ́run máa fọ́ mọ́ tó lẹ́yìn ọ̀rọ̀ àwọn ìjọba wà
2: yìí.
3: Ọlọ́run kò ṣe ohun tó máa ṣe tó bá tó lè ṣe fún àfojú máa fà á. Ìgbà ọmọ máa ń dìtì lẹ́yìn. Ẹ lọ́nà tí ló lè fẹ̀mí òun rẹ̀ fún àwọn ọmọ. À ń retí gbogbo ọmọ tó kù.
2: Radio 1 103.5 FM.
0: Ẹ̀ka Radio Nigeria tó wà nípínlẹ̀ Èkó ni.
2: Radio
3: 1.
0: Bẹ́ẹ̀ni.
3: Okay,
0: wa so e se. Oda e seun. E fi e le fi super glue le pa be. E mo gbe ku o mo. E seun. E se wa dupe o.
2: Arade Asabi lati tire. O ni Ade to won orin to ko lekan e pari e.
0: Oda. E mo.
2: Hello, ambo.
0: Hello.
2: E ka rosa. E ka rosa. Hello, e ti wole.
0: Ipinre ni o.
2: Adura Oluwa ma fo le se ni ti mo ni awon orin akoso ri ta won kale
0: ni ti pe ti pe lo
2: orin Oluwa ma fo le se ni ti mo ni
0: e karo
2: e karo
3: jade ma koko seru
0: e karo
2: sa awon eyan ti wa niyan won get na sa
3: o ba se ni general ambassador la papita o lo mo lati do
0: pe awon oloye pupo
3: lo dara mo iba
0: aye o
3: jade sori de ba ko se ko gbe oju awon mo to se ko ye ko gbe oju ko ba wa ma pada
2: okay
3: ni ko ba le ti bo ni we

0: Right, Radio 1, 103.5 FM, your news, talk and sports station. All right, let's join Mr. Traffic himself, the man who knows all about it. And he'll be telling us a lot and what we need to know on this special belt. Yes, Radio 1, 103.5 FM, your news, talk and sports station.
1: Ẹ jẹ́ kí n kí gbogbo ẹni tẹ́ lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa gbọ́ mi lónìí ọjọ́ ẹtì Friday ọjọ́ 19 oṣù kẹfà 2024. Ẹ káàbọ̀ sọ́jọ́ Jimo ní àjọ ojú pópó wa. Ẹ má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde lọ́jọ́ ajé Monday àbí Monday ni wọ́n ti jáde. Tó bá di ọjọ́ ẹtì Friday, n ó máa padà lọlé. Ẹlòmíì sì rè ó mọ̀ọ́mọ̀ fi sóni ni pé kóun sáré nìyìn àjò yẹn pápápá. Ìgbáradì tẹ́lòmíì ò fi ṣe bẹ̀ lọ́la, wọn ó gbọ́kọ̀jálè lónìí láti lọ ra tibí ratari pora yọra gbogbo ẹ̀ ní àwọn ọjà wa. Ọjà máa ń kún gan lónìí, àwọn òpópónà tó sì wọnú ọjà àti èyí tó jáde, àwọn kan máa wà ńbẹ̀ lọ́tún lósì. Gbogbo eléyìí ló máa ń jẹ́ kí àwọn ojú pópó wa kọ́ máa dàbí ìgbà tó yẹ pé wọ́n gba àlejò ọkọ̀ káàkiri. Jẹ́mú ye sọ ọjọ́ ẹtì Friday bí àpẹẹrẹ sì sọ ìbákẹ́rẹ́ ọkọ̀ tó yẹ kó ti pòórá lójú pópó ní Ìkẹjà Long, ó sì wà ńbẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Mo lè sọ fún yín, mo tó máa ń fà á lọ́pọ̀lọpọ̀ ìgbà ni pé ọ̀nà yẹn tó fún ní àti dé ibi iwájú ilé epo kọ́nà yìí tó ń bẹ ní National Bus Stop. National Bus Stop, ẹ mọ̀ pé National Bus Stop kíní jẹ́ bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó, kò sí ohun tó ń jẹ́ National Bus Stop. Ilé epo tẹ́ ń wò torí kọ́nà yìí lónìí yẹn, òun ló jẹ́ ilé epo National nígbà kan táwọn ọkọ̀ fi ń sọ̀kalẹ̀ ńbẹ̀ tí wọ́n fi sọ bẹ̀ ní National Bus Stop. Doni olónìí, ìjọba ìpínlẹ̀ Èkó wọn ò tí ì bu òǹtẹ̀lú, wọn ò dẹ̀ tí ì fọwọ́ sí pé ibùsọ̀rọ̀ yẹn o, National Bus Stop ni. Àmọ́ à ń yọ lo, à ń yọ dúró ńbẹ̀, à ń yọ sọ̀kalẹ̀ ńbẹ̀, à ń yọ gbéra ńbẹ̀, aṣáàdọ́gbọ́n pé kó má dàbí ìgbà tó yẹ pé olúwẹ̀ fẹ́ rìn kú sẹ́kọ̀ọ́, ọlọ́mọ ajá rìn kú sẹ́kọ̀ọ́. Ìrìn àjò Èkó náà ò dẹrùn ká má parọ́ tọra wa jẹ o. Ẹ mọ̀ ẹ sọ fún yín, ọkọ̀ tó ń kó yọyọ ó ti ṣubú sí challenge. Àwọn lasma ti bò lasma dé ọ̀ṣun. Ẹ máa gbìyànjú àti pé lasma dé ọ̀ṣun lórí afẹ́fẹ́ báyìí. Wọ́n á sọ fún wa ipò tí ibẹ̀ yẹn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Challenge tí a bá ń bọ̀ láti ọ̀nà Mushin. Ẹnikẹ́ni tó bá ń bọ̀ láti Mushin oríta ìsọlọ road, ó ń bọ̀ láti Ojúgbòye, ó wá ń bọ̀ lọ́nà Oshodi. Ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. Àmọ́ Ọlọ́run kẹ́ wa pẹ̀lú ọ̀nà yẹn torí ọ̀nà yẹn pín méjì. Ohun tó ń ṣe ni pé wọ́n jẹ́ kí àwọn ọkọ̀ kan máa kọjú síra wọn ní ẹgbẹ́ kejì. Ó yẹ kẹ́ ẹ mọ̀ wájú ilé iṣẹ́ tó ń po ẹlẹ́rìí dòdò pọ̀ yẹn. Wọ́n ṣe ohun tó ń pè ní contraflow. Mo ń gbìyànjú àti pé lasma dé ọ̀ṣun tí wọ́n lọ gbé ọkọ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí kí n mọ ipò tí ibẹ̀ yẹn wà. Àti ibòmí tó bá dàbí ìgbà tó yẹ pé ó fẹ́ rí bákan, lasma dé ọ̀ṣun máa sọ fún wa ní kíákíá ní wàrà ṣèjà. Ẹ wá jẹ́ ta ló lóbó lasma dé ọ̀ṣun nọ́mbà wọn dàbí ìgbà tó yẹ pé ó ń lò ó lọ́wọ́. Àmọ́ èmi ó máa gbìyànjú àti máa pè wọ́n mo ṣe ń bá wa sọ̀rọ̀. Ẹnikẹ́ni tó máa lọ sójú náà márosẹ̀ Lagos Ìbàdàn Express Road báyìí, pàápàá jùlọ ẹni tẹ́ ń bọ̀ Lẹ́kọ̀ọ́, tẹ́ ẹ bá ti lóye ohun tó ń ṣẹlẹ̀ ní Kára, ó ń kan wá lómi inú okoto kan jẹyọ ń Kára tó yẹ pé ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀. Ó dẹ̀ ti ń gba ọkọ̀ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ dákun ẹni tí ò bá mọ́ lára láti máa wọ Èkó tẹ́ ẹ bá dé Kára, kòtò tó lánu yẹn ti ń gba ọkọ̀ lọ́wọ́ àwọn èèyàn. Má sáré àsápajúdé, má sáré àsápajúdé láàrin yẹn, ó ṣe pàtàkì. Kò dí eré rẹ kù. Mo gbìyànjú àti pé lasma dé ọ̀ṣun ni nítorí Ọlọ́run. Tí wọ́n bá ti gbé wọn tí ì gbé mọ̀ pé wọ́n wà bí tọ́ ti ń gbọ́kọ̀ ṣẹ́ wọn pé ṣẹ́yìn náà ò dẹrùn ká má sọ míì. Tọ́ bá ti gbé tàbí wọ́n pè padà á gbọ́ ipò tí ibẹ̀ yẹn wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyẹn challenge bus stop, challenge ká tó dé Mushin ni o. Pàápàá jùlọ tá a bá ń bọ̀ láti ọ̀nà Mushin, ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ ní àárọ̀ yìí. Mo fẹ́ kí àbá lóye rẹ̀ ni. Ẹ mọ̀ sì lè fi gbogbo eléyìí, gbogbo ẹni mo lè fi sọ pé ìrìn àjò yàtọ̀ sí mile 2 ìrìn àjò Lagos Oshodi Apapa Express Road. Lasma dé ọ̀ṣun àwọn náà ti pè padà. Lasma dé ọ̀ṣun ẹ̀rọ sà. Àdúpẹ́ o, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti challenge ọkọ̀ tó kó yọyọ tipa tó ṣubú ní challenge bàbá ń bolẹ̀ bàdé. Ẹ ti gbé kúrò ọ̀nà ẹ ti jágere ní lọ ti jágere ní bíbọ̀. Yàtọ̀ sí yẹn ní gbogbo Èkó yìí kò sí wàhálà kankan lọ́wọ́lọ́wọ́ báyìí. Lápá Abọ́lá Ẹgẹ Capitol Road àbí bó àbókè kòtò. Yes sir. Platform. Yes sir. Ọba Ogunji ẹ mọ̀ ta bá ń bọ̀ láti Aláúsá. Bí ìgbà ta fẹ́ wá gun bíríjì yẹn. Ẹ mọ̀ pé ẹni sùn ṣe mọ̀ pé ibì kan wà ń bẹ̀ inú ọgbà lọ́mà ṣá lè fi bẹ̀ júwe.
2: Ẹ wẹ̀rẹ̀ bẹ̀ júwe. Ẹ yẹ kí sẹ́yìn sọ́dọ̀ sọ́fin kẹwọ́
1: Tottenham pe gbogbo ko to mo lati ogba awon to mo lati akme to mo lati wemko amo lo lo bai ko da eni ken duro ko da o le wi be ile ojoro suba me se mo o ma faja ba ko Mujeri, Mujeri last month, Mujeri. Yato si e kushwa la kaka. Yes sir. Oda sir. Eshi mudugwe. Nito niye ite ni ori ofi a jamfani ati ma wumi lori ero aye mude. Last month di oshun. Wanti ni aoma fi a wuro e roche. Wani oko kata kata ni. Ni oba ogunji road. Omori li ono agege. Ama amoshele toshele. Wansha ti bi ori e kumbe. O wa ku irin eyin e de mo pe irin eyin katakata te ba gbo ewu nbe loko longe fun ara e gan ewu ni lo wa fi sibe won ni ko di erin ke lo ba yo ati lo ati bo lo ba ogunji o fe gba fara ni o fe lo si fagba ni o fe lo si oke koto ni o ko si diwo bi n ba pe o si diwo e ri pe mi o mu capital road mo capital road o dun o nitori ona yen ti o da o pin capital road lati di orita oke koto ko dun o nitori ona yen ti o da emi mo boye ti gbo be ba ti gbo en to je minister fun se ode engineer David Umayi won wa si pinle Eko lana oga wa Biola Peters won de ni anfani lati joko soro pelu won won si ti jabo fun wa pe afara ido ti won se lowo won le ni binu ni o ise afara ido po o won awon kokon mu se lati abe opolopo ni won sakesi pe ah e kon sa si afara ba sise nbe won ni se nlo latabe o awon se awon ri bambabamba to ma gbe afara ero ko le ba fi gbogbo e o to ma gori afara yen lokan bale wayo e ma ba gbagbe won ni awon ti wa pa lase bayi to ba ti di ojo aje monday ose ta fe mu yi na ni ojo ketalelogun ise otun ti ogbo eyan ma fojuri a ma bere lori afara ido eyan oko te ma koja ni do lati monday te ma lo te ma bo e ma gbagbe o se mo ku won si awon bi kan pa ni bayi ida ti won se pa tele ida 60 ni ni bayi yo fe tun ida 80 80% of that road of that bridge do bridge may be actually cordoned off by Monday as directed by the honorable minister for works engineer David Umayi that his physical construction work would definitely the rehabilitation work will actually kick off practically on Monday 23rd June 2026 Emma Dabi ni die yi won ni awon afara to ku to da bi gba to pe won fe ri ba kan gbogbo e la won sise le lori won ni owo pajaru kan be to lo si bi billion lona ogbon 30 billion naira ta fe no si gbogbo afara ati afara Eko bridge ni o kata bridge ni o afara Edo ni o gbogbo won ni e ma gbagbe oko afafa won ti fe ba afara Edo e je ina tu wa je yo labe ina tu se yo labe tori awon tun won taja nbe nbe wa lara isoro ti afara yen to ni mo se nkan laaro e o da je nti oju ago 070-470-003341 And then the bams are loading 081-8150-9290 081-8150-9290 Boya, I'm going to go to you. I'm going to go to you. I'm going to go to you. And check his attire Joso, Nikiakia 081-8150-9290. Emma Dabi, Ikatele Guzi, Neon, no Lekia Ja, Lower Lobby, I won't call totally around. I'm going not on Darioco, Loja Uribeo, Oko Depo, Tiwan Jade, Bolono VI, Tiwan Lopada, Tio no VI, Emma Dabi, Lower Lobby, Main Bainsoro, a quarter roundabout, Oko Kumbe no, Outon Jalibo, Lati Babish, at Outumba Lati Sanusi Fafunwa. E mo pe round about yen la won atawon ton bo lati Sanfield lo ti pade won wa yipo won yipo awon ton lo ligale ayan ride ni o awon ton lo si jide oki ni o ni gbogbo Victoria Land yen oko po laarin yen amo nkan kan lo fun mi lokan bale ko si to da bi gba to pe o duro pa wayo e ba wo ero bale so yo da pe ndun wayo o se pataki kin so ile fun wa ba ba poju oni ro leni aiso lohun amo oju ojo temi wo nta yi kin to wole agbara o nba mi leru girigan o nba mi leru girigan o da ko sasuko momo lati ko lori afefe e se o lotun lo si o e se o gbogbo le la ki o e ba do e lori radio 113.5 lori awon social media anduzua o se pataki e ma gbadun adun ba te ba ba do re lori awon social media anduzua ni radio 113 105 gun kota ba nse e mo ri e mo gbo e ma lanfani ati ma ba wa dore lori on social media and uzwa ni radio 103.5 ahem Facebook wa radio 103.5 live ni Facebook page wa Twitter ta mo si X by Twitter ni tele at 103.5 FM radio 1 Instagram at 103.5 FM radio 1 radio 1 oba radio ni adeoluwa rifolarun kan lo ruko temi Mr. Pilot e se apari lojo ajemo ni o da bo sa o da bo ma

0: ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba àní dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ làápẹ́ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kínsin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àní dádé rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àní rán. Àwọn lọ́lọ́run ọba àní rán torí wípé ọlọ́run ọba àní fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti àti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú aburú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Tàbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹlẹ̀ ṣùgbọ́n. Ẹyin ẹ pe bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, pọ́lọ́wọ́n bá mi ṣe kọ́, pòun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba àmì padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin ẹ máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ̀ dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba àmì fi rán. ti idodo eni to moju le jare ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
3: awon agbabo won so pe igi gogoro magun mi loju atokiri lati nlo amojuto irinrun eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ko wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi ke ya apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti na gbara na gboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bọlọdọ osula habal otito inu ati iberu olorun ni won fi sise ti won ko rudura
0: e ka abo pada fayin te ri number osula abamo number won re o 070 3861 5168 070 3861 5168 tabi ke pe won sori 091 57 58 9016 091 57 58 9016 number tele pe baba sinu iwo tin ri bi oye tabi o tin rukurukuru oju lewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise osula aba eye solution baba gangan nbe pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na eje ka fese rajo die eku kale o

ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òsúlá Abà. Ẹ̀yin náà ò ní fàìsàn ló gbà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ Òsúlá Abà I Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun kó rí náà rí ni tó fẹ́ jẹ, àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ sí wa lájá wọlé kàbí tá mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde. Àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn, tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn jásí kòtò jásí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òsúlá Abà I Solution. Òpó ọlọ́run ọba mi làwọn dìbùn o, òpó ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rèé, àwọn ò kí ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sànmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òsúlá Abà I Solution kò tí ì dé sẹ́tì ìgbọ́ tiyín ni? Àbẹ́ẹ̀ mọ̀ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé.

0: wọ́n tún jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ Òsúlà Aba Eye Solution kò tí ì dé ṣé tí ìgbọ́ tiyín ni àbẹ́ ẹ̀ mọ́ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé 5890 16 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 Number Baba Òsúlà nù. Baba Òsúlà ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ̀ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka bible kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la bá mójútó ka ìjà ka fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ọ̀yá ẹ kú òkàlẹ̀.
1: Bàbá Òsúlà ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó ó ti sùn yín ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Bàbá Òsúlà léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
2: Gbọ́rọ̀ lẹ́nu bàbá Òsúlà gangan.
1: Torí ẹnu ọlọ́fà láti gbẹ́mọ ta o.
3: Tó o ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Àkànṣe ètò ní látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣù Ọlálé tí gbogbo ayé mọ̀ sí Òsúlà Aba. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
4: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òsúlà Aba.
3: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ń ríran lágbo ara.
4: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bíọyẹ́ tí èèyàn ń rí kùrùkùrù tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ mọ wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè mọ kí èsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
3: ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú là bá kọ́kọ́ mójútó lágọ̀ọ́ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
4: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbẹ́ ń pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí tẹ̀yìn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́ ò tètè bọ̀lù pọ́ o.
3: Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọn ṣe lè rí yín.
5: Nbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹ sọ pé ń lọ sí Asọ́lọ́ Bus Stop ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn street ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30 ẹ bèrè Òsúlà Aba ńbẹ̀ ẹ̀yin ti fọ̀ tẹ́ ẹ bá ti dé fọ̀ ẹ bọ́lẹ̀ ní First Park Bus Stop ẹ bèrè Takuti Jesu Street ilé bàbá Àgbòrò ẹ ti rí Bánà wa ńbẹ̀ ẹ̀yin ti Sàgám ẹ lọ sí Ìláyè Roundabout ẹ wọnú Aki wọn yẹn ẹ bèrè Òsúlà Aba níwájú CAC Church tó wà ńbẹ̀.
3: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
4: Ìmọ̀ràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami mara kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì. N tí bá ń se èèyàn tí n bá fi mọ́ra ó ń tọ̀ ń ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
3: Bàbá kí làwọn

0: ìṣírí tí bàbá yìí lò torí pé kí n tó mọ̀ yìí ni mo ti ń gbúrò yín òsúláàbà òsúláàbà pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríra èèyàn já gerege kò kílẹ̀ bóyá lòmíì tó bá súnmọ kò ní rí àfi tí wọn bá mú jìnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dráìvà ẹlòmíì ránṣọránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogún bá ni àbẹ́yìn náà lọ kọ.
1: Ẹ̀sìn atọ́kùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogún bá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
0: Bá kàn rán yín ṣẹ́.
1: Ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣẹ ó dáa kéèyàn ó farabalẹ̀ àṣẹ ó dáa kéèyàn ó jókòó tàgbà.
0: Bàbá ẹ jẹ́ ń bèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ bèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú ṣùgbọ́n nígbà mo délé iṣẹ́ yín mo rí pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kán sójú ń bẹ̀ mímu àti lílò ni.
1: Ẹ ṣeun tẹ bá rẹ́lòmíì tó bá pè wá bàbá àwọn ti lọ sáwọn ibìkan o ṣe é ṣe pé táwọn bá dọ̀dọ̀ yín n ó ká kinní sáwọn lójú ni àwa láwọn wa sọ fún ẹ pé ẹ lọ fọkànbalẹ̀ nílé iṣẹ́ ti wá o gbogbo ewé àti ègbò tá à ń lò ṣe ìtọ́jú ojú ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlì ẹ lójú. Gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
0: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ìtìgò bọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán kinní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abala ibi tẹ déhùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ complain pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
0: Wọ́n fún yín nígò.
1: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún change ẹ̀ fún yín.
0: Ok wọ́n máa pààrọ̀ gò.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ ṣẹ́ tí ò rína mọ́ rárá kọ̀ wá sí ju bítà ìgò kí ni mo wí atọ́kùn.
0: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó. Tó lè wá
1: tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
2: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lójú ewé àti gbò lọ́dọ̀ wa tọ́lọ́ ń sì ṣe yanu.
0: Bàbá ilé yìí báyìí ọjọ́ yàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni ò nílẹ̀ Yorùbá Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-51-68-68 Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú a mọ̀ pé iṣẹ́ abínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíni lọ́dọ̀ tí yín irú àwọn àìsàn wo ló lè mọ̀ ṣokùnfà ẹ̀.
1: Ẹ̀sìn atọ́kùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
0: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè máa ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹ̀sìn atọ́kùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn ẹ̀dá paríparí rẹ̀ ni ò gbólógbó akọ náà.
0: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ríran dáadáa ni.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn.
0: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ ara ona wo lo fi le gba pe ohun ti ni apoju sugar iru awon ara apere wo ni o mo ri
1: ese atokun ibere te beere lowo mi yi ibere to kenu ni o te ba ngbo iku nbo mo rin omo o tete fura apoju sugar lo nje be o koni mu wa o koni momo wa o gbugbu awon to ti mu olodun loju eni ba ntu won le ti eyan ba ni apoju sugar a dabi en pe aye nse oluwa re ni ere lomi ko bu mi kan lo mu bi mefa ni o fi se yu e pada bo se mu mi be lona ofun re ntrai be pa ti ri eyan to ni apoju sugar yi lo ma nsi waju ti ifun pe eyan ti o fi bere si nga ti ifun pa ba ti wa ga to ja ske e mo wa ri eni be tan ba ju nkan le bi aya won asa dede ja se ri elomi ti sugar yi ba ti lo to ti bo to ti wo inu isan ara won a wa je ko bere si ma re gbogbo isan ara wa re elomi wa gbese lele a bere si nkan mo irunbuso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a dabe pe won de block mo won ni badi ni ti sugar ba poju ninu ara ki je eyan rorun sun ti sugar ba poju ninu ara oun lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won o ni ri nkan kan mo rara
0: ehn baba wa esoro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ibalopo ni ako na run ko te menu ba lekan to ba ye pe to ba nse eyan lagu ara o le fe sokun fa irina dede
1: ese atokun e je ka kokko bere latori chronic infection te so yen tori pe awon ti nkan won yin se won yi tete ki sara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ti nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugu be ni ara ama gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akonarun te ba ngbo ogologo akonarun nbi kan lo ti bere se ri ogologo akonarun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won elomi ba n bera bayi ti ba yun ra bayi ni bus stop ko ti eni fe wo boye nikan kan wo afoku go n pe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba ti n bera kurakura bayi mu o ti eni mo pe ibuto ko la won wa iru ogbologo akonarun yi ni ma wo si yan loju ti ma wa ba ojuje awon baba ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro ti n koju irin eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologo akonarun oni to won o mo kankan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si iriran eda o nibi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yoo dabi en pe eyan n ge igi lori ko mu tegbotegbonu nti ma wa fanu waare lomi won ti lo se oju bi emeji bi emeta eje a bi won lere ki ni idi re ti n ti won se fi n pada sibe mo wu n ti n se won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbotegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
3: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n je todun todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe mo riba lawa igbanse to le koko to nfun ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je komi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona ofun to se bi kapo deripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se oduse lodo yawo e osula extra bitter ni ke lu o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta ti nawo nawo si inu wa ton kun gburugbu eyo yin to npo lapoju gbegben lelomi ngben kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi je pipe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti doku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter odulowo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
4: nbi gbogbo te ba ti nbo e bo le ni agric bus stop ni ilu ikorodu leko e so pe nlo si asolo bus stop ile epo to doju ko asolo bus stop yen street ti nbe legbe re odo arawa street number 30 e bere osula aba nbe eyin ti 4 te ba ti de 4 e bo le ni first park bus stop e bere taku ti jesus street ile baba agboro e ti ri bana wa nbe eyin ti sagam e lo si ilaye roundabout e wonu aki won yen e bere osula aba ni waju cac church to wa nbe e le pe wa sori ero ibanisoro yi o
5: 070-0708-51-61-51-51-58-68
4: WhatsApp number wa na si ni a o ni fa isan lo gba o.
6: My name is Doreen from Uganda.
7: Hi, my name is Mimi. I'm from Norway.
8: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
6: 103.5 FM.
7: News talk and sports radio station.
9: My people, that Una Ogbonge entertainment program on top radio, celeb for hot seat, don't get padimano. Sick of say, that's my entertainment connection half hour, don't land inside celeb for hot seat. From 3.05 p.m., go reach 3.30 p.m. Bonquem, Kimpasi for real, plus including Ebony Babe. Go begin the telluna about our black people where they make way for inside music and other entertainment for Obodoyibo Yonda. Now hit right ink, VIP code, where they Obodoyibo bring and come. On top the program like this now, you're gonna win small, small things if you do waiting we ask. Don't forget to, now every Sunday, when 5 minutes waka come off from 3 o'clock, celeb for hot seat. Come know about your celeb them.